ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkó lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ọmọ.

0: lọ. A fẹ́ bèèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni ká fojú jọ, ẹni tẹ̀mí ṣèmélé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣèmélé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣèmélé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ṣèmélé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmélé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ wà.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi ni ìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi ni ìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ kàyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé bẹ̀tẹ̀ òkú ọmọ ló bí. Kí ló gbogbo pásítọ̀ ń bẹ̀ yẹn sà? Ìjọba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà. Kò dẹ̀ ríṣẹ́ mi. Ó di liability sí wọ̀ gan lọ́rùn. A jẹ́ pé wọ́n ń wá ọ náà fi ń ṣẹ́gi ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ. Ẹ̀yin màmá àti bàbá àwọn tí ń wá yín ẹ̀yin irú àwọn ogun tí ń gbé ti àwọn ọmọ. Ẹlòmíì dá lọ́dọ̀ Ọlọ́run tó gbà alẹ́ ti mọ́ bí obìnrin ṣùgbọ́n ọkọ òṣùwọ̀n nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan kan yẹn. Wọ́n dẹ̀ ṣe pàtàkì kẹ́nì kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà. Agbára la ní ìdìsà. Bágbára bá dé àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ tó ń sọ pójúfẹ́ ti wà náà. Wọ́n padà jọ ìwà ni torí wọn ó rí ọwọ́ ta ni o ọwọ́ Ọlọ́run lára wa. Yes. Ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú Jésù Olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán wọ́n ti gbà pọ̀ parí nù. Ṣùgbọ́n ìyanu ló jẹ́. Ọba àwọn ọba lákòókò tẹ́nìkankan ò fọkàn sí. Ọba àwọn ọba jí dìde ńlẹ̀ àdìtú olódùmarè. Iṣẹ́ àwọn apòsítélì lórí kẹ́ni ń bẹ̀ yẹn. Ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn. À á tọ̀pà pọ̀ sí. Bí wọ́n ti ń wo a gbé sókè. Àwọ̀ sánmọ̀ gba Jésù kúrò lójú àwọn oníyẹ̀yẹ́ tó ń wò ó. Bí wọ́n ti tẹ́jú mọ́ ojú ọ̀run. Yes. Bó ti re òkè. Kíyèsí. Wọ́n dúró létí ọ̀dọ̀ wọn. Kí ló dé tẹ́ fi dúró tẹ̀ ń wòkè? Jésù náà yìí. Hallelujah, hallelujah. Gbogbo àwọn olùṣọ́ tí wọ́n ní wọ́n mọ̀ sọ ọba àwọn ọba. Ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ̀. Níṣe làwọn gan síbẹ̀. Ọ̀tá tó ń sọ yóò gan. Wọ́n dẹ̀ fẹ́ ká mi yẹn lágbára o. So I need the agbara Jesu ni gba opin yi nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 Everyone's okay e soro gidi
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila o ni looto ni mo wi fun yin eni keni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki se niyan lasan eja gbadura bi eni ti ise niyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma je ni si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon tan kora won jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma fara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu eje nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima a fe beere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se ni kankan ta se mele ju Jesu yen lo o se pataki o eni ko kan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pada One year me mobile. Only it is starting me now. Why? Won't fully back. Ujiji. Go go. Bah. To one year by. Then we feed it for the buyer bam. Shubanga Timoji. Lady be chicken here to sell it. Mo da bema. Never to Moji. Every other one's of me here. You walk on a yimba. Jesu Oluwa na yin niban dinle ko ma yin mi mo ba be si yile mo be si yile e wo ibi o tan si niye iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipon ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won le ban gbe si nitori pe won o lagbara bi an ti yin won niban won lo ki tele won ti ja wale ibon gbese ti ba won awon miran ibon okun ba won won ri bi tatijo mo alafi awon oto nkan mo awon kan ibon iye meji ba won bon ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ibon lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti egbona je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fayo ku lara wa gba ti mo ba fe pe adua lenu akoko die ye ina menu se yin akori ye ti kori daada be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin leyin ori won ba ti ngo kiki aye fe le tan ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je na se olodun to lebo kan to nsise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Hallelujah.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlùmọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tutù tún padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kò kí láì fún ẹ lọ́lọ́ yẹn. Òótọ́ lẹ̀ ń gbọ́ nítọ́ báyìí mú tí wọ́n báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀. Bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nù ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti bèrè agbára. Ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú. Odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rèé tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yọ́ọ̀ mọ̀ bá tiẹ̀ lọ. Bágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà lórí àtọ́gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀ ń jà ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà máa bẹ́ẹ̀ nìmọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: ọgá ẹ múra dáadáa o ibi tá a lọ kà yẹn tẹ bá délé ẹ lọ jókòó tì dáadáa ẹyin tí ẹ jẹ ìránṣẹ ọlọrun ọlọrun kan fún wa lórí ọfẹ.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. Kò sí nǹkan kan tó kan ọlọ́run nípa kò tó dé tàbí nǹkan kan ní tó ṣe pàtàkì fún ọ ni pé ọ gbàgbára ọlọ́run bó o bá gbàgbára ọlọ́run tó o bá wọ sí gílẹ́ẹ̀tì àwọn èèyàn yóò mọ̀ pé ọkùnrin ló wọlé dé ó ṣe pàtàkì o ọkùnrin kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn àdúgbò mi tí mo ti mọ dáadáa ní bàríkà abúlé bẹ́ẹ̀ yẹn tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹ̀jẹ̀ mọ̀ pé kìkì pọ̀ ṣúẹ́tà kulú báyìí òun náà ló máa wọ̀ mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí àní ìsọkùnrin yìí ìtọ́wọ̀ lánàá rí náà lọ́wọ́ ń jẹta náà lọ́wọ́ ń jẹrin ṣùgbọ́n gbà tó sọ̀rọ̀ bí ẹni kó ti rí mi tán èmi náà sọ ọmọ ìjọ ní etí ìdánkankan gbà náà bó ti gba máìkì lọ́jọ́ náà ó ní bí ẹ̀wù táwa ti ẹ̀ wọ̀ ò tiẹ̀ nílá lójú àwọn kan ẹ wo mo lè tọ̀ lẹ́ẹ̀mejì ó ní bí ìdúró wa ò tí ẹjọ àwọn kan lójú ó ní ọlọrun dá wa mọ ẹ wò kó tó sọrọ láàrin ìṣẹjú bíi mẹwàá iná ti bọọlẹ èmi náà tún padà lọ ní ogún kan pé tó dáríjì mi ò bàbá onísíngílẹẹtì yìí ò dáríjì mi ò mo fẹ kẹ ẹ gbàgbé ń tẹ ẹ jẹ bí tí mo lọ nìyẹn ẹ gbàgbé nǹkan tẹ ẹ jẹ báyìí ló bá ṣe pé aṣọ lóró bí obìnrin bó bá so pa ni. Nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni Jésù wà wọn máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá àdìọ gbé kò lé ilé ọba ṣé Jésù rẹ ti kun ni wọn máa bi á léèrè ó ṣe pàtàkì ẹ jẹ tó kọrin lẹẹkan sí.

0: his heart. His heart is empty. His heart is dirty. His heart is running away from the Lord.
1: A lè rí ọ̀dọ́kùnrin tàbí ọ̀dọ́bìnrin tó rẹwà tó dùn wò. Ó ní ohun tó dára, ó lè kọrin tàbí ó ní onírúurú tálẹ́ǹtì tó sì dára bẹ́ẹ̀ dá ìgbà Ọlọ́run lò. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wọ ọkàn rẹ̀ tàbí tí a wo ṣe àgbéyẹ̀wò ọkàn rẹ̀, ó kún fún ẹ̀gbin, ó kún fún gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ó sì jẹ́ ilé tó jẹ́ pé ó jìnà sí Ọlọ́run.
0: We Pentecostal church, we always consider the gifts. We pray for the gifts. We seek to perform excellently, to do something that is exploit by demonstration of our gifts. But listen to me, gift is good, but the fruit of the Spirit is more important.
1: Ní ìjọ ti ẹ̀mí, ìjọ Pentecost bíi tiwa yìí, a di pé a máa ń gbé ọ̀rọ̀ ẹ̀bùn gẹ̀gẹ̀gẹ̀ tí a sì máa ń gbé lárugẹ, àti bí èèyàn ṣe lè ṣe nǹkan tí ó máa tọ́ sí ń tọ́ sí ọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ ẹ̀bùn dára, ṣùgbọ́n èso ti ẹ̀mí gan ló dára jùlọ.
0: Why do we go to the mountain to pray?
1: Kí ni tí a fi lọ sórí òkè láti lọ gbàdúrà?
0: Majority of our prayer center on gift development.
1: Àyè gbé

0: ẹni tó gbọ́ wọlé lórí o, ó ní ipa púpọ̀ tó bá jọwọ́ ijó ajẹ́kọ̀ọ́ wọ̀ràn.
1: Any of you kneel down from one place to another, Baba lay hand upon me. Do you know the kind of hand they are laying upon you?
0: Ọ̀pọ̀lọpọ̀ ẹ lálọ́, bàbá ẹ gbọ́ wọlé mi lórí, èmi náà fẹ́, mo fẹ́ tàpù náà rántí yín.
1: If a adulterer lay hand upon you, you become a adulterer.
0: Kì í ṣe aṣọ funfun rẹ̀ tó bá jẹ́ aláàgbèrè ni ìwọ náà ti gbé nǹkan nu.
1: If a smoker lay hand upon you,

0: you, Holy Spirit will.
1: Mi ọmọ yín.
0: We still meet.
1: Wọ́n rí mi báyìí lónìí.
0: Some of them, I think it remain one person. One person.
1: Out of the five.
0: And that one person is not a CAC.
1: Àwọn àgbàlagbà bí
0: tẹ́ ń ṣe bí dàda ń de
1: débi ilé ní
0: ìfọ̀mọ́lẹ́ kínkín yín.
1: Káyọ̀
0: sọ̀rọ̀ sí èsì tún dẹ́ta
1: fẹ́ṣàn.
0: Ìwọ́n tó divine me láyé kọ́.
1: Láyé, àwọn náà agree. Kó bá mi ṣe àlòpọ̀, kó bá
0: yẹ. They respected me till they die. Amélo ti kọjá lórí ẹ̀ ń tí ẹ̀.
1: Amélo ti kọjá lórí ẹ̀ ń tí ẹ̀.
0: Because they were

0: àwọn alágbèrè àwọn oníṣìná. Bí pẹ́mí àwọn kan ó ní ara méjì, ara ọkùnrin, ara obìnrin. Èyí ó bá wù ló ń bá ṣe. O ní Pọ́ọ̀lù wá wí fún pé ìwọ odidi Premier President.
1: You a president.
0: Ní gbangba ó dẹ̀ ń bọ́ mọ́. Inú rẹ̀ sùn ń bá ọmọdé sùn ń bá bà. Lẹ́yìn tó ti gé orí 58 àwọn agẹ́rìkú Kristi, wọ́n wá gbé Pọ́ọ̀lù sẹ́wọ̀n ní Antioku fún odidi ọdún méjì. Ọjọ́ tí wọ́n fẹ́ pa Pọ́ọ̀lù gangan. And Paul was ready to die. Bó làwọn agẹ́rìkú nínú ìgbàgbọ́ wà nínú wa. Ayalawa ro kelebo na naba shandan. O

0: ṣùgbọ́n
1: kò sí ẹ̀yìn
0: ìrìnàwájú ọlọ́run àwọn ọmọ ogun
1: ni
0: kò ti ń sọ ọ̀rọ̀ ẹ̀rí yìí fún yín.